ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ ọdún mẹ́jọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni àwa lè fi fẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí iléèwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti iléeṣẹ́ Radio 1 103.5 FM

Ẹ sọ̀rọ̀ àìdẹ́mọ̀ ni wọ̀n nítorí pé orí ò gbọdọ̀ bọ̀. Gbogbo èrò tẹ́yin bá rò lápọ̀n yóò.

ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ ọdún mẹ́jọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí èyí tá a lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni àwa lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti ilé-iṣẹ́ Radio 103.5 FM.

0: lori omo re okunrin tabi obere oju bayi na lalakan fi sori eje ari daju pe a ko awon omo wa ni ona ti won le fi mo ti enikeni ba fe fi tipa tipa ba won lo ki iwo obi na papa maran mo jade nigba ile basu tabi fi awon omo sile nikan ninu ile nibi toju re o to ke ma wa temu awon omo leti wi pe ki won ma gba ki enikeni yala okunrin abi obirin o fi owo kan eya ara won eyin obi eran ti wi pe ohun ta ba fi sile lenu ajangbe o eje araga bo awon omo wa gege bi ediyan tin raga bo eyin ki a si je oluso awon omo wa bi igba ti pepeye iba ma somo re kaakiri ode ifipa ba ni lupo le tunuda eje ka konju oro si lawujo wa ka si panupo so wipe ifipa ba ni lupo ko boju mu lawujo awon omo niyan itaniji waye lati ni ise Radio 103.5 FM.
1: Kọ́rọ̀ tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sílẹ̀ lọ́kàn. Èdè ra sì fi ń de èrò. Ìdí abáwá táwọn Yorùbá máa gbé èdè lárugẹ. Àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata. Nítorí pé ẹni bá ń sèdè elédè, a máa rèrè lérò. Ẹni bá ń rèrè lérò, a máa ṣèṣe oníṣe. Ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ́, ìwà oníwà lórúfẹ́ onítọ̀hún yóò máa hù. Ẹni bá wá ń wà oníwà wàyí ò yóò jẹ́wọ́. Bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí, sọ sáwọn ọmọ rẹ, ará, ọ̀rẹ́, ìbátan, ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ. Má fọwọ́ òsìjúwe lé bàbá rẹ. Ìwọ tilẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ kárí láì tẹ̀síwájú. Èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ. Ìtaniji ìwáyé láti Radio 103.5 FM tó kalẹ̀ kà sílùú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó.